Ròyìn kan ń ṣàlàyé lórí ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ ní Sẹ̀mẹ̀pójì lórí omi Nùkwe. Ẹnìkan tó ti ń kọjá àwọn ọmọ ogun Tánìbọn ní Gbàpójì. Ìwé ìròyìn ta mọ̀ sí Lábùsọ̀l. Ó ń wá sọ̀rọ̀ lórí iléeṣẹ́ tí ń bójútó àwọn oníròyìn ta mọ̀ sí Rak. Tí ó ṣe ìjábọ̀ ìpàdé àkọ́kọ́ ti ọdún 2024. Ìwé ìròyìn ta mọ̀ sí Decryptal Info. Ó ń wá ṣàlàyé bákan náà lórí ètò ọ̀làjú àti ètò ìfawọ́wálé lórí àwọn àlùmọ́ọ́nì wa ní ilẹ̀ Áfíríkà. Ẹni tí ń ṣe ààrẹ olóde àwàdà yìí ti gba àlejò pàtàkì láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ààrẹ olóde Chad ní ìlú Kútọ́nu. Ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ìmọ́tótó nípa iná ilẹ̀ Benin tí ń fi owó bíi 1,100,000 owó lẹ̀ fà ṣe láti fi ṣe ìdábòbò iná ayẹ̀hùn. Ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí òjò ńlá tó rọ̀ tí Abomeka Kálávi fi kún fún omi. Ìjọba ti ń gbé àwọn ìgbésẹ̀ ní pàjáwìrì láti fi rí ọ̀nà àbáyọrí ibi tí àwọn ènìyàn yóò máa kọjá. Gaskani Info. Òun náà sọ̀rọ̀ lórí omi gúnlé ní afárá Jònú ní Wodonu tó wá dá ìṣòro sílẹ̀. Ọ̀pọ̀ àwọn tí wọ́n lọ tí wọ́n ń bọ̀ ni wọ́n ń bínú. Ìwé ìròyìn ta mọ̀ sí Martin Libre ní Olúdó Benin. Jẹ́nẹ́rà wa Bertin Bada ti gba ìsinmi àfẹ̀yìntì. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní. Nímọ̀ láti fi tó wa ní etí pẹ̀lú ìwé ìròyìn kan ìta mọ̀ sí Martin Libre tó ń wá ṣàlàyé lórí àwọn ẹ́ńjìnì tí wọ́n ń kó àwọn ẹrù kọjá agbára wọn nílùú Paraku nítorí ìwọ̀n gógó epo eléyìí lè fa ikú. Ló wá jẹ́ ọ̀rọ̀ ìwé ìròyìn ìta mọ̀ sí Martin Libre. Wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tó wa ní etí pẹ̀lú ọmọ yín ọ̀wọ́n jùlọ ta mọ̀ sí Michel Dosunmu Aremu ọmọ Aséjú. Mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ àárín ọ̀sẹ̀ yìí. Ayọ̀ ìdùnnú.

Ẹṣeun ẹ̀ka san gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ̀ lórí ètò ní ọjọ́ ìtì ní mọ̀ kí n pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí. Ẹ kú ọjọ́ ìní ti ń sọjọ́rú ojúmọ́ kínní nínú oṣù kejì ọdún tá a mọ̀ sí oṣù Agẹmọ. Ọdún 2024 mọ̀ kí n pé ẹ kú dédé wòye ẹwà kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí. Aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́ẹ̀dógún ní ojúlé iṣẹ́ wa. Ọmọ yàwòrán yìí tá a mọ̀ sí Michelle Dosunmu ní orúkọ mi. Arákùnrin wa tá a mọ̀ sí Christian Avosetie. Àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa. Àwọn ìlànà àwọn èrò ìmí lókan ìtumọ̀ láǹfààní láti fi tọ́ ni etí ní àṣà ọjọ́ ìní ni àwọn tí wọ́n ń lọ yìí. Jẹ́ lẹ́yìn òjò ńlá tó rọ̀ ní ọjọ́ àná ní ìlú Kútọnu tómi yalé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò tí a ti ń wá ọ̀nà àbáyọrí fún àwọn ètò yìí àṣàlàyé nípa rẹ̀. Ẹni tí ń ṣe aláṣẹ ìjọba tí ń mójútó ètò ọrọ̀ ajé jẹ́ gbéjà àti fa àwọn omi wá lọ́pọ̀lọpọ̀ ní àwọn ojúléwòsàn. A ó ṣàlàyé díẹ̀ nípa ohun yìí fún wa. Bí ẹ bá gbà wá sọ̀rọ̀ lórí àsìkò ìsinmi tá a wà yìí, ọ̀pọ̀ láàrin àwọn òbí ni wọ́n fẹ́ kí àwọn ọmọ kí wọ́n lọ nísinmi lọ́dọ̀ àwọn bọ̀dá àbí àwọn ará ilé àbí àwọn ẹbí, àwọn erun tó ń bẹ nínú rẹ̀ àbí àwọn ìpalára tó ń bẹ nínú rẹ̀ àbí èrè tó ń bẹ nínú rẹ̀. A ṣàlàyé nípa rẹ̀ díẹ̀. A ó tún fi ètò àní tí ní àsìkò yìí pé ìgbógunjà àwọn ẹran tí wọ́n káàkiri láàrin ìlú láti àsìkò mi ló kan lọ. Ilé ìwà jẹ́ nǹkan tí ó lágbára tí kò fẹ́ gbọ́ jẹ́ ọ̀kan láàrin àwọn tí ń sin àwọn ẹran tí wọ́n nímọ̀ nípa àwọn ètò yìí tí wọ́n kọ́ṣẹ́ nípa rẹ̀. Ó ṣàlàyé díẹ̀ fún wa bí a ṣe lè ṣe láti fi rí ọ̀nà àbáyọrí. Nínú ìtẹ̀síwájú jẹ́ kò ní pẹ́ kò ní jìn oríire fún àwọn tí wọ́n bẹ ní ìlú mọ̀nà lọ́hùn. Túrú mọ̀nà jẹ́ wọn ó ṣe ọ̀nà yìí fún wọn bó ṣe tó àti bí ó ṣe yẹ. Èyí ni wọ́n ní àwọn ìlànà àwọn ìròyìn tá a fẹ́ lọ nípa rẹ̀. Ẹ bá wa lọ, ó ti yá o. Ọ̀dà mọ̀ kí ẹlẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí ẹ̀sìn kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn tọjọ́ ìní. Òjò ńlá tó rọ̀ ní gbẹ́gbẹ́lẹ̀ Kútọnu lọ́hùn ní ọjọ́ àná ti ń ṣe ọjọ́ ìṣẹ́gun jẹ́ ọba ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún jẹ́ tó jẹ́ pé omi gbujalé lọ́pọ̀lọpọ̀ ní àwọn àdúgbò omi ló kan ti ìlú Kútọnu àbí Kálábí. Nínú àwọn tarí gbọ́ jẹ́ àwọn àdúgbò gẹ́gẹ́ bí ti a mọ̀ sí afárá Hùdìmú ní oríta ọ̀nà tá a mọ̀ sí Kàrífù Ìta ọ̀nà tó kù ní Wìdà wá ní ìlú Kútọnu jẹ́ gbogbo àwọn ẹni kódà òjò okun pátápátá tó yẹ pé àwọn èrò wọn ò lè kọjá. Eléyìí jẹ́ ohun kan ìpalára gidigidi fún àwọn tó yẹ pé wọn lọ wọn ń bọ̀ tí ó díwọ̀n mọ́. Jẹ́ nínú àwọn ètò náà ni ẹni tí ń ṣe aláṣẹ ìjọba tí mójútó ètò ìgbé ayé rere tá a mọ̀ sí Kádèvì jẹ́ wọ́n ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí wọ́n rí ọ̀nà àbáyọrí fún àwọn wọ̀nyí láti máa fi ré omi náà kọjá wá nínú iléeṣẹ́ wọn àbí ibi tí wọ́n gbé ṣe òwò wọn kí wọ́n wá lè rí ọ̀nà àbáyọrí pátápátá. Ó jẹ́ ohun tí aláti fi tọ́ ni ti nípa àwọn wọ̀nyí. Gẹ́gẹ́ bí àwọn ètò jẹ́ nínú àwọn ìtẹ̀síwájú náà láò fi tọ́ ni ti ní àsìkò yìí pé ẹni tí ń ṣe aláṣẹ ìjọba tí ń mójútó ètò ọrọ̀ ajé àti ìfọwọ́lénúrẹ́dẹ̀ wa ẹni àwọn jù Aristide Medinu ṣe gbèjà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn owó nípa ìfọ̀rọ̀jomitó ọ̀rọ̀ tó wáyé láàrin àwọn aṣòfin ní ojúmọ́ 24 oṣù òkúdù tí a kẹ̀yìn sí jẹ́ nínú níwájú àwọn aṣòfin torí pé nínú àwọn ètò náà ó ṣe àlàyé tó gbèjà ọ̀pọ̀lọpọ̀ owó láti jẹ́ kí wọ́n fi fa omi wá ní àwọn iléwòsàn bíi ìgbà kan ó lé 50 ní orílẹ̀-èdè Benin jẹ́ kí àwọn ọmọ kí wọ́n lè ní omi lò bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Alàgbà Aristide Medinu ń ṣe lálàyé ní àsìkò yìí pé kì ń ṣe anu lásán ṣùgbọ́n àwọn yóò ṣe ohun ìmúṣe tọ́ àti bí ó ṣe yẹ pàápàá jùlọ àwọn iléwòsàn tí wọ́n tẹ̀tí ní omi nígbà àtijọ́ tí ó jẹ́ pé omi náà wá ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ wọn láti ṣe àtúnṣe rẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n lè rí omi lò. Èyí yóò mú jẹ́ kí ètò ọ̀fẹ́ pàjáwìrì tí ìjọba ń wá fún àwọn tí wọ́n dùbúlẹ̀ àìsàn pàjáwìrì kí ó lè múnádóko jẹ́ yóò tún fa ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ fún àwọn ọ̀dọ́ àbí ohun tí a ń ṣe yóò máa nílọ síwájú. Ó wá sí àkàwé ilé iṣẹ́ tá a mọ̀ sí tí ó ń bẹ ní lójígbé lọ́hùn bí ó ṣe ń ṣe àwọn ètò gbà jẹ́ ó yẹ kí gbogbo rẹ̀ kí ó wà gẹ́gẹ́ bí nínú ètò báhùn ni kí omi bá lè wà ní gbogbo àwọn iléwòsàn ilẹ̀ Benin ní 24:00 to 24:00 pé kò ní sí pé àrómi mọ́ àrómi kò ní jẹ́ irú eléyìí gẹ́gẹ́ bí alàgbà etí a mọ̀ sí Aristide
medinu to je alase ijoba tin bojuto eto oro aje fi to wa ni etini asiko yi ninu itesiwaju wa asiko ni ti ati wa ni simi ti opo lari awon obi ni won fe ki awon omo won ki won lo ni simi lodo awon ara le won abi awon ebi aburo ni abi egbon je ohun je nkan ti o dara opo ju sugbon o si lerunu bi o si lere pelu si ni irun ninu re eyi to mu wa je ki agba alejo kan ni ojule osa ni ojo eteni je okan lari awon ti won ni mo ti won sise ni ilewosan la ilu paraku arabin ati awon si elena lokunde o si lala ina siko yi pe o ti da gege bi asa fun wa ni ile awa lawo dudu pe ki a je ki awon wa ki won lo ni eyin odi ni pomira lati je ki won gbaradi ni asipo osimi e je asiko kan to je pe ti omo ba wa je to je pe o ko ni eba obi e to lo ni obi keji o ma nparo ategun to si won o ma n je ki o kun ogbon to foye kun oye bo ba se pe o lo ninu idile ti idile na ni o ni oje dele kan ti o lapere je o yo je anfani fun iru omo baun ni ki won se ma se imojuto re yo tun ni imo ko imo o se to ati bi o se ye je o ye ki amo ibi ti a le ma mu won lo je gun igbaradi awon omo yin ko ye ki won wa ni ipo kan bi aye ba gba wa ti a ni agbara je ibi ti a fe la le ma mu won lo sugbon ki agbo ki wa lori awon omo yin ki won ma ba di ohun ti fe ki won di ni ojo la oye bi ti won lohun ki awon na ki amo daju pe idile na je idile to je idile ti o ni ti o je idile kan ti o fun ni ni eko to dan leko fun o je idile kan ti o dara ti o lapere je na ni ele ma fun ele ma fi awon omo iranse sibe fun asiko were kan ki iwole toto ki won paro aye die lo je ohun ti arigba latenu arabin ati amo si elena okunde ti fito wa ni eti ninu itesiwaju wa je igbogunja awon ran ni ilu paraku ti won kakiri awon orisi tabi awon arin ilu ti awon ile aje nle gbogunja lati igba mi lo kan lo eyi ba je nkan ti o lagbara ko munadoko kini ohun ti o le fa bawo ya se le se lati je ki ari ona abayori si eyi je awon ibere kan ti a fi dodo okan lari awon omowe nipa eto eran sisi eni wa won jiro ta mo si doko Israel o salaye lori ohun fun wa pe nipa aini ikarale awa ti an sin eran ni ile ifi sele tori pe bi abakarale awon eran ti a ni o ye ki a kole fun won ki a so agbala fun won ki a ma wa ounje fun won ni asiku ki won ma je ki a si ma se itoju awon eran yin bi o ba se pe ki won gba bere ni won ma gba bere lasiko lasiko ki o fun wa lapere to ba se pe ni eran to ye pe eni ara ti eran na ko ba gbe ninu ile to ma nkakere seri o wa lori eni ti o je oluwosan awon eran yin bo ba de lati je ki o fun labere ajesara ni asiko yen le ma pe awon eran na wa ninu ile bo ba se pe o pe die ki mo daju pe eni ti se oluwosan awon eran yi yo fi won sile lo tori pe ki se po ipo yin kan ni o ma se ise yi sugbon bo ya se pe awon eran na wa ni ipo kan soso bo ba ti de yo ma se itoju won lese kese yo si ma tesiwaju bakan na ni bi awon eran yen ba wa ninu ile won ni ti enikan kata ni ori titi be ni ni ri enikan ki o pa won won si ni je je kujo ni orita je anfani be ninu re ti a ba nsin eran ninu ti a ni awon ibi ti a ma n fi won si iba le je die ni ewure ni molu ni je yo a o ni anfani je ki a ma kore won bo se to ati bo se ye won ma bimo si won ma re si sugbon leyin igba ti a ba n fi won sile kakiri arin ilu irun la lo je awon na ma padanu won be ni a ma je ki won ma padanu awon mi na ni arin ilu je o ye ki a toju awon eran ki a fi won si ipo kan lati mo ati gbe bo se to ati bi o se ye ni nlorun yi le mo je ki a le ri ona abayori si ohun yi die die je bi a ba ti n se baun ni yo mu wa lara gidigidi to je pe eleyi funra re ni o kase nle a tun ni ri mo pe ki awon eran ki won ma kakiri arin ilu mu pelu awon ori titi lo je ohun ti a ri bo latenu alagba ti a mo si Israel loko ti won fi to wa ni eti lati wa fi tesiwaju lati lo si bi opin awon iroyin asan oje ini koni pe koni jin orire fun gbogbo awon ti won be ni turumona lohun ye eni tin se ajele lu paraku ti fashe la je ki won tun ona

0: a dúpẹ́ akínyìn pé ẹkú ọjọ́ ìní yìí tí ọlọ́run tún fún wa ní ọyà àti àlàáfíà orí ọ̀fẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan ní ọjọ́ tí ò ní pé ọlọ́run fi ìyìn àti ààbò rẹ̀ fún wa àwọn ọmọ yìí ní ògo àwọn ọmọ dúpẹ́ fún ọlọ́run fún iṣẹ́ yàtọ̀ tí ń ṣe ní ọyà ẹnì kọ̀ọ̀kan wa kí n lẹ́kàn sí fún ọjọ́ òní ọjọ́ ti ṣe ọjọ́rú ojúmọ́ kínní nínú oṣù keje ni e oṣù keje ọdún akinyi ago mejo ero ti ko ja se bi bayi se adupe fun yin fun rofe ti ani sugbon ni akoko yi bawo la se se eto yi am bo wa ki am bi eto na o se lo si gbogbo eyin ololufe wa ki o e ti mba lokan jokan je olorun lanu ko ni fin sile ayo fun yo ka ma lo pelu lo
1: apagi logbe ri jade o
2: moraye mo safaye o Muraye mo safaye Ainde muraye mo safaye o Muraye mo safaye Heru edama bami Muraye mo saheru mamba

bẹ́ẹ̀ni ọ̀pẹ́ni oyè olúwo ọlọ́run wọn fún gbogbo àwòrán tí ń ṣe nínú ayé wá akínlẹ́kàn sí gbogbo ẹ̀tẹ́ dúró tì wá mo ní ní ọjọ́ tí ò ní ọjọ́ òun pàtàkì pẹ̀lú ìbànújẹ́ ọkàn láti fi túfọ̀ bàbá wa ọ̀kan nínú àwọn tó kí wọ́n jẹ́ òun kó òun tárìgì nípa tí ètò wa ní iṣẹ́ rédíò pàtàkì láti ìgbà tí a ti dá a sílẹ̀ bàbá wa ó pín rẹ́sálì paul ní ìlú bìtì ọlọ́run àwọn ni à ń dàpè ní dẹ̀rẹ́tọ̀ iléeṣẹ́ wa níbí yìí mo jẹ́ pé tọ́lọ́ ní ọjọ́ tí àná kí ni ti a fẹ́ láti ṣe gbogbo ẹ̀tẹ́ wa kì í ṣe ìdíra ní kódà báwo la ṣe ṣe a ó ṣe sọ ọ̀rọ̀ yìí sí náà ló fàṣẹ pé láti gbà àti ń wò kí ni ti a ó sọ ṣùgbọ́n ó ṣe pàtàkì gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa láti sọ fún ẹ pé bàbá wa ó pín vincent de paul làwọn jáde kúrò ní ayé ní ọjọ́ tí àná àwọn kọjá nígbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ nílé ẹ̀rọ níbí láti ọdún 2005 ǹjẹ́ àwọn ni wọ́n jẹ́ alátìlẹyìn kódà ògbóǹta nípa ètò láti ló bètè owó kódà wọn ṣiṣẹ́ kára gbogbo àwọn ará ló bètè lọ́jọ́ tó dákẹ́ pé ẹ̀kú ara fẹ́ra kù ìyàwó wọn yálé ń sá kí n pé ẹ̀kú àfẹ́kù ọlọ́run adùn nínú ọlọ́run adúró tì yín agbára tí olúwa ìbànújẹ́ oníborí yín o àwọn ọmọ tí bàbá fi sílẹ̀ kí ọlọ́run bá wù wọ́n jẹ́gbó àwa tí a jẹ́jẹ́ bí olùgbọ̀wọ́ ètò iléeṣẹ́ wa níbí yìí àti kí ara pé ẹ̀kú ara fẹ́ra kù bàbá wa tí wọ́n ṣe òkun ìfẹsẹ̀lù paul àti wọ́n jáde kù nàyí yẹ kí ọlọ́run kí mo tutu wa nínú ìdílé yìí bí ètò ìsìnkú yóò ṣe lọ àwọn ṣàlàyé fún ṣùgbọ́n eléyìí báwo la ṣe ṣe mo ní àwọn àkọ́kọ́ òkun ni àjẹ́ ṣùgbọ́n àyẹ̀nẹ́rẹ́ òkun ṣùkún òkun ni àjẹ́ ọlọ́run kò jẹ́ kó jìnà síra wọn irúfẹ́ àwọn ikú báwọn ni bàbá wọn ò dàgbà tó bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ti lọ ní ìsinmi àfihàn tí gẹ́gẹ́ bí olùkọ́ àṣọ ìpè rẹ̀ kí á dàgbà kí á darúgbó ohun tí a ń tọrọ ṣùgbọ́n bí ọlọ́run ṣe ṣètò rẹ̀ ẹ̀dá kan tí ó máa ń sí jẹ́ kí ọlọ́run nínú ọjọ́ tí ò ní kò tu ẹnì kọ̀ọ̀kan nínú o àkíyè pé ẹ kú ara fẹ́ra kù ọlọ́run.

0: lórí.
1: A dúpẹ́ akínilẹ́kàn sí gbogbo ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa. Ọlọ́run jẹ́ kí ìbànújẹ́ aṣọ pé láti iléeṣẹ́ wa. Àwa ni láti jẹ́ gbogbo àwọn tí ó ṣe àtìlẹyìn àwọn tí ó ń dúró tì wá nígbà tí ó bá dé báwo la ṣe ṣe àlùfẹ́ ara sí ẹni tó pé àná pàpà sọ pé ọjọ́ kan mọ̀ tí àwọn pàpà ẹ ó yóò wáyé ṣùgbọ́n báwo la ṣe ṣe a ò lè sọ pé kí tí ọlọ́run ṣe kí dára ọlọ́run ló mú ètò rẹ̀. Àwa nílò bàbá wa ẹ̀fẹ́sẹ́lú pọ́ọ̀lù pé ọlọ́run pàpà sí nílò rẹ̀ jẹ́ nígbà tí ọlọ́run ló yára báwo la ṣe ṣe a ó jọ̀wọ́ rẹ̀ fún ọlọ́run ṣùgbọ́n a mọ̀ pé ó dùn wá ó jẹ́ nǹkan tó yẹ pé ara wa òun gbọgbẹ́ ní àkókò yìí ọlọ́run ibi tí ó jẹ́ ìṣòro ìdààmú nípa ikú bàbá wa kí ọlọ́run kò fi ayọ̀ sínú rẹ̀ ní ọjọ́ tí ó ní o. Akin gbogbo àwọn ọmọ akin gbogbo àwọn ará ọ̀rẹ́ ìbátan ẹbí bàbá wa ọkùnrin St. Paul Akin pé ẹ kú bí ọlọ́run ṣe fẹ́ kí ọlọ́run kí ó dẹ̀rẹ̀ fún bàbá wa ní ọjọ́ tí ó ní o. Àwọn máa tẹ̀síwájú ètò tí a fi sí ìkàtọ́ wa jẹ́ àwọn máa tẹ̀síwájú nípa rẹ̀ ká mọ̀ pé à ń bẹ nínú òṣè nínú ìbànújẹ́ báyìí ṣùgbọ́n ọlọ́run nínú omijé fún ẹ̀dá. Ètò wa ti ọjọ́ ti òní òun náà ni a ó gbé ka iwájú wa báyìí ètò tí a gbé ka iwájú wa a ó sọ fún wa tó jẹ́ pé ẹ̀yin náà pàápàá kẹ́ fetí sílẹ̀ nítorí pé a ò ní sọ ní ìgbà púpọ̀ jù bẹ́ẹ̀ náà lọ. Ẹ̀ẹ̀kan ṣoṣo ni àbí lẹ́ẹ̀mejì a ó ṣe ìtumọ̀ ṣùgbọ́n kẹ́ máa gbọ́ wa bí ètò náà ṣe lọ ẹ̀yin náà pàápàá kí lè dá sí ọ̀rọ̀ wa kẹ́ pè wá ohun tí arábìnrin wa tí ó fi ìwé ìránṣẹ́ kí ni ohun tí ó gbọ́dọ̀ ṣe ẹ máa gbọ́ wa ní ọjọ́ tí ò ní. Jẹ́ ìwé tí wọ́n fi ránṣẹ́ fún wa nìyí. Èmi àti ọkọ mi jọ ń gbé pọ̀ pẹ̀lú ọmọ mẹ́rin tí mo bí fún un ṣùgbọ́n ọkọ mi jẹ́ ẹni tí ó fẹ́ràn ṣìná púpọ̀ ní èyí tí máa ń fi fa ìjà wá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí ó rí mi ní ìrí wípé ara mi ń gbóná jù ṣùgbọ́n lọ́jọ́ kan mo lọ sí ọjà tí mo máa lọ ta ọjà tí mo bá sì lọ ọjà bẹ́ẹ̀ ó di ọjọ́ kẹta kí n tó dé nígbà tí ó wá di àárín òru ni ọkọ̀ èrò wa ní ìjàm̀bá débi wípé ọlọ́run ló yọ ọ̀pọ̀lọpọ̀ wa èyí ló mú kí olúkúlùkù wa padà wá sínú ilé rẹ̀ ní ọjọ́ kejì wíwọlé tí mo wọlé mo bá ọkọ mi pẹ̀lú obìnrin mìíràn nínú yàrá mi èyí mú kí n fàya gidigidi débi wípé mo mú ọ̀bẹ mo ṣe gún ọkọ mi bí mo ṣe gún ni mo sá lọ nígbà tí mo rí ẹ̀jẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó tó ọjọ́ kẹta ọwọ́ àwọn agbófinró tẹ̀mí àwọn ọlọ́pàá nìyẹn débi wípé ọ̀rọ̀ náà délé ẹjọ́ nítorí ẹ̀sùn tí wọ́n fi kàn mí wípé ọkọ mi ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ṣùgbọ́n èmi kò ní àǹfààní láti rí òkú ọkọ mi lásìkò yìí nítorí mo ti sá lọ èyí ló mú kí n lọ ṣe ẹ̀wọ̀n ọdún méje pẹ̀lú iṣẹ́ àṣekára ṣùgbọ́n mo dúpẹ́ wípé dídé tí mo padà dé ni mo gbọ́ wípé lọ́jọ́ tí èmi àti ọkọ mi jà yìí obìnrin yìí ló gbé ọkọ mi sá lọ tí ó sì lọ ṣe ìtọ́jú rẹ̀ tí kò jẹ́ kí ẹnikẹ́ni mọ ibi tí ó wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun ló tún jẹ́ alátakò mi tí mo fi lọ ilé ẹ̀wọ̀n fún ọdún méje lẹ́yìn tí mo dé ni mo gba ìlú wa lọ nítorí ìtìjú mi ìtìjú bẹ̀rẹ̀ ìgbésí ayé nítorí ìtìjú mo bẹ̀rẹ̀ ìgbésí ayé mi rà ní tèmi ṣùgbọ́n lọ́jọ́ kan ni mo ṣàdédé rí arábìnrin kan tí ó sọ fún mi wípé ó ń béèrè mi àní obìnrin tí ó mú ọkọ mi gbé pamọ́ nígbà tí mo yọjú sí i ló bá ní òun wá ń tọrọ àforíjì lọ́wọ́ mi ni wípé láti ìgbà tí òun ti rán mi lọ sí ilé ẹ̀wọ̀n yẹn òun bí ọmọ mẹ́ta fún ọkọ mi ṣùgbọ́n kò sí èyí tí ó dúró nínú àwọn ọmọ náà fún akú gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n kú èyí mú kí àwọn jáde sí ọ̀rọ̀ náà débi wípé wọ́n jẹ́ kí ó di mímọ̀ fún àwọn wípé àfi kí àwọn bá wá àforíjì lọ́dọ̀ mi ọ̀rọ̀ yìí jẹ́ ìbànújẹ́ fún mi ni bí mo ṣe rí obìnrin yìí. Mo jẹ́ kí ó yé tí mo sì ń búra fún wípé èmi kò ṣe nǹkan kan fún un láti ìgbà tí mo ti jáde kúrò nínú ilé ẹ̀wọ̀n. Èmi ti gba kádàrá ìrìn àjò mi báyìí. Èyí ló mú mi ní àkókò yìí láti wá sí ọ̀dọ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n kí ẹ wá gbà mí. Ìmọ̀ràn wo ni ẹ fẹ́ láti fún mi? Àbí kí ni ohun tí mo lè ṣe nípa ọ̀rọ̀ tí arábìnrin yìí ó wá sọ fún mi báyìí? Ẹ dá sí ìmọ̀ràn mi. Ǹjẹ́ mo retí yín báyìí? Àwa náà retí yín lórí 01 44 70 44 44. 01 44 70 44 44. Ń tún sọ ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan sí. Èmi àti ọkọ mi ń gbé pọ̀ pẹ̀lú ọmọ mẹ́ẹ̀rin tí mo bí fún un, ṣùgbọ́n ọkọ mi jẹ́ ẹni tí ó fẹ́ràn ṣìná púpọ̀, ní èyí tí máa ń fa ìjà wá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí ó rí mi ní ìrí wípé ara mi ń gbóná jù. Ṣùgbọ́n lọ́jọ́ kan, mo lọ sí ọjà tí mo ti máa ń tajà. Tí mo bá sì lọ ọjà bẹ́ẹ̀, ó di ọjọ́ kẹta kí n tó dé. Nígbà tí ó wá di àárín òru ni ọkọ̀ èrò wá ní ìjàm̀bá, débi wípé Ọlọ́run ló yọ ọ̀pọ̀lọpọ̀ wa. Èyí ló mú kí olúkúlùkù wá padà sílé lọ́jọ́ kejì. Wíwọlé tí mo wọ ilé, mo bá ọkọ mi pẹ̀lú obìnrin mìíràn nínú yàrá mi. Èyí mú kí n farajà gidigidi, débi wípé mo mú ọ̀bẹ, mo sì gún ọkọ mi. Bí mo ṣe gún un ni mo sá lọ nígbà tí mo rí ẹ̀jẹ̀ tí ó ń ṣàn ní ara rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ kẹta, àwọn agbófinró tí à ń dàpè ní àwọn ọlọ́pàá, ọwọ́ wọn tẹ̀ mí, débi wípé ọ̀rọ̀ náà dé ilé ẹjọ́. Nítorí ẹ̀sùn tí wọ́n fi kàn mí ni wípé ọkọ mi ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ṣùgbọ́n èmi kò ní àǹfààní láti rí òkú ọkọ mi lásìkò yìí, nítorí mo ti sá lọ. Èyí ló mú kí n lọ ṣe ẹ̀wọ̀n ọdún méje pẹ̀lú iṣẹ́ àṣekára. Ṣùgbọ́n mo dúpẹ́ wípé dídé tí mo padà dé ni mo gbọ́ wípé lọ́jọ́ tí èmi àti ọkọ mi jà yìí, obìnrin yìí ló gbé ọkọ mi sá lọ, tí ó sì lọ ṣe ìtọ́jú rẹ̀ tí kò jẹ́ kí ẹnikẹ́ni mọ ibi tí ó wà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, òun ló jẹ́ alátakò mi tí mo fi lọ ilé ẹ̀wọ̀n fún ọdún méje. Lẹ́yìn tí mo dé ni mo gba ìlú wa lọ. Nítorí ìtìjú, mo bẹ̀rẹ̀ sí ìgbé ayé mìíràn ní tèmi. Ṣùgbọ́n lọ́jọ́ kan ni mo sáà déédé rí arábìnrin kan tí ó wá sọ fún mi pé arábìnrin kan ń béèrè mi. Nígbà tí mo yọjú sí arábìnrin yìí, ló bá ní òun wá tọrọ àforíjì lọ́wọ́ mi wípé láti ìgbà tí òun ti rá mi lọ sí ilé ẹ̀wọ̀n yẹn, òun bí ọmọ mẹ́ta fún ọkọ mi, ṣùgbọ́n

0: wípé bẹ́ẹ̀ ni mo sì tún bíra fún un wípé èmi kò ṣe nǹkan kan fún un èmi kò ro ohun búburú sí i èmi ti gba kádàrá ìrìn àjò mi báyìí èyí ló mú mi wá sọ́dọ̀ ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin olóye láti gbà mí ní ìmọ̀ràn pé kí ni kí n ṣe nípa ọ̀ràn yìí
1: 0144 70 44 44.
0: Alo, ẹ kúrò lẹ́ o.
2: Hello, ẹ kúrò lẹ́ bàbá wa.
0: Ẹ kúrò lẹ́ bàbá wa.
2: Ẹ kú ètò.
0: Adúpẹ́ o.
2: Ebi Mari ò ní bàyín láyọ̀ jẹ́ o.
0: Àmì bàbá wa.
2: Ẹ ṣeun ọgbọ́n àti ìmọ̀ àti òye tí ẹ fi ń gbé tò kalẹ̀.
0: Ẹ ṣeun.
2: Ẹ
0: ṣeun. Bàbá ọ̀nà kọ́ nìyẹn.
2: Bẹ́ẹ̀ ni èmi Alfa Abdulwasi.
0: Alfa Ọlárewájú. Ọ̀dà ń gbọ́ yín.
2: Náà mẹ́tí mo bá mi. Níbẹ̀ bí ètò tó gbé kalẹ̀. Níbẹ̀ bí ọgbọ́n ọmọdé tèmi. Bá mi ìyá tí ó ṣèṣì gún ọkọ rẹ̀ ní ọ̀bẹ. Wàláyé kò sí ẹni tí ò ní ìgbónára. Ṣẹ̀rí ọ̀rọ̀ ìfẹ́ yìí. Mo la kọjá òfin.
0: Bẹ́ẹ̀ni.
2: Ìfẹ́kẹ̀dẹ̀rẹ́. Ó ní agbára.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó ní agbára. Ohun gbogbo lọ láyé.
0: Ṣé
2: wà yẹn. Tí a bá rí olólùfẹ́ méjì tí wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn. Tó bá jẹ́ wípé bí ọkọ ṣe nífẹ̀ẹ́ aya ni aya náà ṣe nífẹ̀ẹ́ ọkọ. Wàláyé ó ṣòro fún ẹ̀dá ọmọ ènìyàn láti la àárín wọn láti jẹ láti da àárín wọn rú.
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣùgbọ́n fún ìdí èyí nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìyá yìí ní ìsìn pẹ̀lú ọkọ rẹ̀ yẹn. Ìyá yẹn ẹbí ẹyọ kan ṣoṣo tí mo da níbẹ̀ ni pé ìgbónára tó ní níbẹ̀ yẹn tọ́lọ̀ fi ọ̀bẹ tó fi gún ọkọ rẹ̀.
0: Ó ti ṣe tán ó ti ṣe oní àpapọ̀ ó ti di àbámọ̀ fún.
2: Ó ti dàbámọ̀ fún. Ṣùgbọ́n níta nítorí wípé kò jẹ̀bi ìṣẹ̀dá ọkọ rẹ̀ tí kò sì jẹ̀bi ìṣẹ̀dá arábìnrin tòun tọkọ mú wá sílé. Ìdí nìyẹn tó jẹ́ pé ní ẹlẹ́dà rẹ̀ gbà fún gbogbo èmi gbà. Bí ọlọ́run ọba ti dá sàríà fún arábìnrin tòun pẹ̀lú ọkọ rẹ̀ tó fi jẹ́ wípé ní gbogbo àwọn ọmọ tí wọ́n bí sí ìṣọ̀kan nínú wọn ò lówó. Ní báyìí ìmọ̀ràn mi fún
0: òun
2: ni wípé ní ohun tó lè mú arábìnrin tó fi tọ̀ ọ́ wá láti wá sọ̀rọ̀ àforíjì
0: ìṣòro
2: rẹ̀ wà láì kọ́ mọ̀ yín pé kò sí ẹ̀dá àlàyé kan tí ń bẹ láyé tó jẹ́ pé ní kò lẹ́sìn. Ọlọ́run ọba nìkan lọ́ba aláforíjì ẹ̀dá.
0: Bẹ́ẹ̀ni.
2: Níwọ̀n bá ìgbà tí arábìnrin ti wá fún ara rẹ̀ tó wà tọrọ àforíjì wàláì kó fi inú kan kó fi dárí yìí.
0: Kó dárí yìí.
2: Ohun rere ọ̀tọ̀ ọ̀tún tó lédùmarè yóò tó ṣe.
0: Kó dárí yìí.
2: Ìyẹn alákọ̀ọ́kọ́ náà nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì.
0: Kí
2: òun gbogbo fún ara rẹ̀. Kó wá gbìyànjú láti wá àforíjì ọkọ rẹ̀ torí pé ní ọkọ lórí owó aya. Torí pé tọkọ bá kéré bí olóbìnrin bálé náà ní ọgbọ̀n kó máa jẹ. Ó ṣeé ṣe fún ọkọ rẹ láti ní ìyàwó mẹ́wàá. Ṣùgbọ́n kò ṣeé ṣe fún obìnrin láti ní ọkọ méjì papọ̀. Àbọ̀rọ̀ mi ò yẹ yín bàbá.
0: Mo ń gbọ́ yín bàbá.
2: Kí ìyá yìí tí wọ́n gbìyànjú láti fi kámákámá láti wá ọkọ wọn kan. Tí wọ́n pe ọkọ wọn jókòó láwọn kan pẹ̀lú ọkọ wọn kan. Tí wọ́n tọrọ àforíjì pé ọkọ mi. Dáríjì mi gbogbo ẹ̀sẹ̀ tí mo bá gbé sí ọ pátá ibi tí mo gbé sí ọ láti ṣàforíjì ẹ̀sẹ̀ fún mi. Tó bá jẹ́ pé ní ìṣẹ́ tí ìwọ sọ èmi ni èmi ti torí yìí ọ. Ní ká máa gbé ìgbésẹ̀ ayé rere wa lọ.
0: Ẹ kí wọ́n tún padà kí wọ́n fẹ́ra wọn kọ́ nìyẹn.
2: Mi ò sọ pé naam.
0: Kí wọ́n padà kí wọ́n fẹ́ra wọn.
2: Ẹ kí wọ́n padà fẹ́ra wọn eléyìí ò burú náà. Fún ọba ìgbà tó pé ní arábìnrin tọ̀hún yẹn ó ti tọrọ àforíjì. Àbẹ̀gbẹ́ tèmi bá wọn.
0: Bọ́dà
2: kó lè yọ̀ǹda rẹ̀ wípé tọkọ bá tún wu ọkọ láti pé kó tún fẹ. Ó yọ̀ǹda rẹ̀ pé kí wọ́n máa bá ìgbésí ayé wọn lọ kó kọ́ sí àwọn méjì sọ̀pọ̀.
0: Àbí.
2: Ó ti dáwà fún ara rẹ̀. Bẹ́ẹ̀ni ohun tó wà ń bẹ̀ ni pé kó ní ìbẹ́ lọ́hùn
0: gidigidi náà.
2: Ó sì ní àforíjì ẹ̀sẹ̀
0: ní
2: ọkàn.
0: Bẹ́ẹ̀ni.
2: Orí pé ní wọ́n ní iná láhà máa sọ obìnrin. Lẹ́yìn onísùúrù lọ́lẹ́dùmarè a máa wà.
0: Àbí.
2: Sùúrù tó ní tó ẹ̀ òun lọ́pàá tó gbé lọ́lẹ́dùmarè fi gbèjà rẹ̀ jà.
0: Àbí.
2: Tó bá tún wá ní sùúrù yẹn sí yóò tún wá rí oore ńlá tọ́lọ́wọ́ tó
0: ṣe. Ọtún ṣe fún.
2: Ó ṣe wà ní bàbá
0: mi. Ẹ ṣe bàbá wa. Adúpẹ́. Àmì o, adúpẹ́. Adúpẹ́ àmì. Ẹ kú àdúrà. Ó dá o. Ale ti yin 0 44 70 44 44 wọn ti sọrọ àwọn àlùfáà ọlọ́dẹwájú wọn ti mú àwọn pàtàkì jáde wá ẹ̀ ṣe kù àwọn àrètí 0 44 70 44 44. Alo ẹ kúrò lẹ́wọ̀.
3: Yàwá bí a fẹ́ẹ́ tilasi wọn kiri.
0: Yàwá. Ẹ ṣeun ẹ kó gbà wá.
3: Olùkọ́ mi sọ kí bàbá yóò sọ àìsàn bàbá ti sọ gbogbo ọ̀ pátápátá.
0: Ohun tó ṣẹlẹ̀ náà tẹ̀lé.
3: Bàbá ti sọ gbogbo ẹ̀ pé.

0: ibala.
1: Alo, ẹ kúrẹ́ lẹ́ o. Adúpẹ́ o, bàbá.
2: Tòlátòlá ni.
1: Pọ̀dọ̀ tòlátòlá. Akú ọjọ́ mẹ́ta.
2: Ọjọ́ mẹ́ta ni.
1: Ẹ kú ìtàná, ẹ ọmọ wa, ẹkú tó bìrọ̀ lọ.
2: Bọ́ọ̀dà tó tó ìpè mi. Omi kò lè gba ẹgbẹ́ omi bẹ́ẹ̀ padà mọ́.
1: Ẹ nígbà mọ́.
2: Nkò nígbà ọmọ.
1: Ẹjọ́ kò fẹ́ wọn fẹ́ kó gbà á, ṣùgbọ́n kí ni ohun tí òun gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí arábìnrin tọ̀hún tí ó tọrọ pé kó wá kó dáríji òun ṣé báwo lẹ ṣe rí.
2: Pàṣẹ mímọ ni ń dáríji òun. Ṣé sí kí fífọn ọkọ̀ ní kò ní ti ẹgbẹ́ wà bẹ́ẹ̀ sí. Ó dífá fún ọ̀rẹ́ méjì kan yé ọjọ́ ṣe kéke. Àwọn à ń kùjà lọ̀kan ẹgbú ìkejì ẹ̀ líyìn lọ́bẹ̀ ná. Ọwọ́ àpẹ́ náà pa ẹ̀fọn. Wọ́n ti dàgbọ́n láyà ńlẹ̀ lóde. Ọ̀pọ̀ ìwọ̀n bá ní ọkàn ènìyàn gúlọ̀ bẹ́ẹ̀ ni kọ́ lọ́ba mú òfin àlòkò odò kan. Ọ̀rẹ́ mi sì mí ká lọ. Nígbà àwọn kó fi dé lódò, ọ̀dà wọ ọyẹ́ ọjọ́ rẹ̀ mi ọ̀mọ odò ìwẹ̀. Kú lódò. Nbí ó dé iṣọ́ mi bá kí n mọ̀ nbí kí n gbà pásó mi kò mọ odò ìwẹ̀. Nígbà egun kan sọ fún un bẹ́ẹ̀ onílọ̀ kẹ́kẹ́ ń bí ògún mi lọ́bẹ̀ ń jọ́
1: sílẹ̀
2: òǹkẹ́ bẹ́ẹ̀ lọ́rẹ́ mi ń sọ ọ́ mi lónìí láì rí kí ọ́ nìkan tẹ́ nù ẹ́ mọ̀ bẹ́ẹ̀ yẹn gbé omi bẹ́ẹ̀ bó di lóò lọ́yọ̀ òyìnbó léwu mi ṣeré ẹbí mi ọkà bú mi wọ́n fà á bò mí sí ni n kò ní gbà ó padà ní
1: ẹ
2: kú ètò òní ọ́ àwọn akẹ́kọ̀ọ́ ni wọn ò ní ọtán sọ ká gbọ́ sí i ọjọ́ kọ́ dàn
1: o. adúpẹ́ o lágbára ọlọ́run ọba wa tòlátòlá akínyẹwò.

0: Alo, ẹ kọ́lẹ́ o.
1: Ọlá Balẹ́sù.
0: Wa aleikum salam yawa.
1: Ẹ kálẹ̀.
0: Ẹ ṣeun yawa.
1: Oo, bí mi ya, bí mo láti ní ìṣòro.
0: Láti ní pèmí lọ́hùn yawa, adúpẹ́ o.
1: Àgbàlagbà ti sọ kí ni.
0: Ẹ kí ni ohun ti.
1: Àgbàlagbà ti sọ olùkẹ́ ni olùkẹ́jẹ àtọ́jú. Báwo ni ó gbélé ká ẹ, ọ yẹ olùkẹ́ ní ìṣòro. Ó gún ní bó fi kú ṣe. Fún ọkùnrin ṣe kọjá. Mọ ọlọpọ ìṣe bẹẹ kí mo bá ṣe àìṣe àgbà fún ọkọ ti kọdá àgbàlagbà ti sọ àbá ọkùnrin ó sọ nítorí pé ó ti sọ sí
0: ẹ. Ohun tẹ̀yìn náà ń sọ nìyẹn.
1: Ọmọ ìgbà ó.
0: Kó má gba obìnrin náà mọ́.
1: Ọmọ ìgbà ó mọ́.
0: Obìnrin tó wá ń bèrè pé ẹni tí arábìnrin tọ̀hún tí ó jẹ́ tí ò fi lọ léèwọ̀ ń kọ́ tí wàá tọrọ àforíjì kò
1: lè
0: bí o. Kó dáríjì o. Ẹ kó dáríjì o. Ẹ
1: ó ṣe àkọ́kọ́ kó ṣe èkejì sí. Ó ṣe èsì lágbára. Èsì lọ́sẹ̀ oúnjẹ.
0: Ẹ ṣeun yàwá àdúpẹ́ o. 0144 74 44 44.

0: Hello, ẹ kúrò lẹ́ o.
1: Ẹ kálẹ̀.
0: Adúpẹ́ o bàbá wa.
1: Ìsàdì ara láti fún ọ.
0: Ìsàdì ara. Ẹ kú àdúró tiwa o. Adúpẹ́. À ń gbọ́ yín.
1: Ẹ lọ yẹn àwọn àgbà ti sọ̀rọ̀ náà o.
0: Kí ni wọ́n sọ?
1: Àpá tó sọ̀rọ̀ lákòókò yẹn. Wàláì ọ̀rọ̀ gidi ló ti sọ. Wọ́n kọ ìyàwó nì. Gbogbo ẹ̀jìn.
0: Kó dáríye arábìnrin ẹni tọ̀hún sí
1: ọkọ yẹn pàápàá ó lè dárí di ìyàwó rẹ̀.
0: Kó gbà padà.
1: Èsù ni ń ṣe bẹ́ẹ̀.
0: Ó lè gbà padà àbí.
1: Ó lè gbà padà. Ó lè gbà padà.
0: Tó bá gbà padà àwọn kan sọ pé ó lè tún ṣe tó jù bẹ́ẹ̀ lọ báwo lẹ ṣe rí sí.
1: Ìfẹ́ olúwa tóbi ju tàfà lọ. Rẹ̀ tó bá padà wọ̀ ó lè. Òun náà pàtàkì yóò yìí ronú kù wàdà. Ìyẹn tí ọkọ rẹ̀ ń ṣe yẹn. Kàmí fojú ibẹ̀ mọ́. Nípa nǹkan yẹn wọ́n ń tọ́ tẹ́lẹ̀ bá ìgbésẹ̀ ìgbékúṣe nílẹ̀. Ọlọ́run kó dààmú kó dájú mú kó wọ́n fi ní inú ẹ̀ mọ́.
0: Àmì.
1: Ọlọ́run kó ti yọ ẹ̀mí ẹ̀ kó o mú ẹ̀.
0: Àmì o.
1: Wọ́n fẹ́ wọ́n lè gbọ́ ọjọ́ àwọn sùn. Gbogbo èyí ló ní kúkẹ́ kó sílẹ̀.
0: Àbí. Ẹ ṣeun bàbá adúpẹ.

0: Alo, ẹkọ lẹ́wọ́.
1: Dalẹ̀ lọ́tún.
0: Adúpẹ́ bàbá.
1: Ẹkọ ètò.
0: Adúpẹ́ ṣeun.
1: Báwo tó bẹ́ẹ̀ ni?
0: Bàbá. Ẹyin ọ̀jọ̀gbọ́n mo ti ń retí yín pé ó yẹ kí n gbóròó yín kí n gbọ́ ohun tí ẹ fẹ́ nú ẹ̀.
1: Nílẹ̀ mi lẹ̀bẹ̀ wọlé dé, ní ìdìbò wọlé lónìí.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ ohun tí mo sọ sí?
1: Gbọ́n ètò tó gbé kalẹ̀, mo bá ní kí n kí yín
0: nínú. Kí n tí sọ fún yín tó kún mọ̀ pé ẹjọ́ kan lọ́rẹ́ àwọn tó pé wọ́n ń bá wa ṣètò yìí gan. Ọ̀la ipa kí n tún sọ fún yín. Ohun tí mo sọ ni pé ìwé ti arábìnrin fi ránṣẹ́ òun náà ni pé èmi àti ọkọ mi ń gbé pọ̀ pẹ̀lú ọmọ mẹ́rin tí mo bí fún ọkọ mi, ṣùgbọ́n ọkọ mi jẹ́ ẹni tí ó fẹ́ràn ṣìnà púpọ̀ ní èyí tí máa ń fi ìjà wá ní ọ̀pọ̀lọpọ̀ wá pẹ̀lú rẹ̀. Nítorí ó rí mi ní ìrí wípé ara mi ń gbóná jù, ṣùgbọ́n lọ́jọ́ kan mo lọ sí ọjà tí mo máa ń ta ọjà. Tí mo bá sì lọ ọjà bẹ́ẹ̀ ó di ọjọ́ kẹta kí n tó dé. Nígbà tí ó máa di àárín òòrùn ní ọkọ̀ èrò wa ní ìjàm̀bá. Débi wípé Ọlọ́run lọ yọ ọ̀pọ̀lọpọ̀ wa. Èyí ló mú kí olúkúlùkù wa padà sí ilé ní ọjọ́ kejì. Wíwọ ilé tí mo wọ ilé mo bá ọkọ mi pẹ̀lú obìnrin nínú yàrá mi tí à ń jọ ń sùn. Èyí mú kí n farajà gidigidi gan pẹ̀lú ọkọ mi débi wípé mo mú ọ̀bẹ mo sì gún ọkọ mi ní ọ̀bẹ. Bí mo ṣe gún un ní ọ̀bẹ yìí mo sá lọ nígbà tí mo rí ẹ̀jẹ̀ ní ara rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ kẹta ọwọ́ àwọn agbófinró jẹ́ àwọn ọlọ́pàá ni ó tẹ̀ mí débi wípé ọ̀rọ̀ náà dé ilé ẹjọ́ nítorí ẹ̀sùn tí wọ́n fi kàn mí ni wípé ọkọ mi ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ṣùgbọ́n èmi kò ní àǹfààní láti rí òkú ọkọ mi lásìkò yìí tí mo fi sá lọ. Èyí ló mú kí n lọ ṣe ẹ̀wọ̀n ọdún méje pẹ̀lú iṣẹ́ àṣekára. Ṣùgbọ́n mo dúpẹ́ wípé dídé tí mo dé padà dé ni mo gbọ́ wípé lọ́jọ́ tí èmi àti ọkọ mi jà yìí obìnrin yìí tí ń bá ọkọ mi sùn nílé ló gbé ọkọ mi sá láti lọ ṣe ìtọ́jú rẹ̀ tí kò jẹ́ kí ẹnikẹ́ni mọ ibi tí ó gbé wà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun ló jẹ́ alátakò mi tí mo fi lọ ilé ẹ̀wọ̀n fún ọdún méje. Lẹ́yìn tí mo dé ni mo gba ìlú wa lọ nítorí ìtìjú mo bẹ̀rẹ̀ ìgbé ayé mìíràn ní tèmi. Ṣùgbọ́n lọ́jọ́ kan ni mo ṣàdédé rí arábìnrin kan tí ó sọ fún mi pé obìnrin náà èyí tí ó jẹ́ pé ó bá ọkọ ó sùn pẹ̀lú ọkọ mi yìí ó ní ó ń béèrè mi. Nígbà tí mo sì yọjú sí i ló bá ní òun wá tọrọ àforíjì lọ́dọ̀ mi wípé láti ìgbà tí òun ti rán mi lọ sí ilé ẹ̀wọ̀n yìí òun bímọ mẹ́ta fún ọkọ mi ṣùgbọ́n kò sí èyí tí ó dúró nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sọ pé gbogbo wọn ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ló kú. Èyí mú kí àwọn jáde sí ọ̀rọ̀ náà débi pé wọ́n jẹ́ kí ó dìímọ̀ fún àwọn wípé àfi kí àwọn lọ wá àforíjì ní ọwọ́ mi. Ọ̀rọ̀ yìí jẹ́ ìbànújẹ́ fún mi bí mo ṣe rí arábìnrin náà mo sì jẹ́ kí ó yé tí mo sì ń búra fún wípé èmi kò ṣe nǹkan kan fún un. Èmi gbà kádàrá ìrìn àjò mi lọ́wọ́. Èyí ló mú mi wá sí ọ̀dọ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin olóye láti gbà mí ní ìmọ̀ràn pé kí ni kí n ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí. 01 44 70 44 44 èmi ti ń dúró tí yín o bàbá wa tí èmi mọ̀ kan pé ti gbọ́ nígbà yìí nítorí pé a ti ṣe lẹ́ẹ̀mejì wọ́n máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ni mo sọ fún yín pé pẹ̀lú ìbànújẹ́ látúfọ̀ bàbá wa tí wọ́n jẹ́ okuniyese report tí wọ́n ṣe ọ̀kan nínú àwọn tí wọ́n ṣe àtìlẹyìn fún wa tí wọ́n ń bẹ nílùú Bẹ̀tẹ̀rú lọ́hùn-ún wọ́n jẹ́ ìpè tọrọ ní ọjọ́ tí àná nílùú ilé ìwòsàn ńlá tìlú Paraku. Wọ́n ti gbéràn sí ibi ààyè tí a ń gbé òkú sí tí a ń dàpè ní morgue tìlú Paraku. Ǹjẹ́ Ọlọ́run kó wà pẹ̀lú ìdílé yìí kí ó ní mújú fún o. Ǹjẹ́ ìbànújẹ́ kò ní borò wọn lọ́jọ́ tí bẹ́ẹ̀ ni àpapọ̀ láti lè ṣe wa níbí láti kí gbogbo ìdílé wọn nítorí pé àwọn jẹ́ ọ̀kan nínú láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti bí ọdún 2005 tí a ti bẹ̀rẹ̀. Ǹjẹ́ àwọn dúró ti wá Ọlọ́run ló mọ ètò rẹ̀ kí Ọlọ́run kó dẹ̀rẹ̀ fún bàbá o akínyín. Ó jẹ́ pé nǹkan ti bẹ̀ lórí ẹ̀rọ ká gbà wọ́n báyìí o. Halo, ẹ kúrò lẹ́wọ̀.
1: Ẹsùn wọn lóòótún.
0: Bàbá wa.
1: Ìjọba padà wá. Ètò ni èmi ó pin sọ́nà méjì. Àkọ́kọ́ ní ọjọ́ fèrè tẹ́gbọ́n fáwọn ìyàwó wa nínú ilé. Nítorí kò sóhun tó kọ́ rẹ̀ ó ṣe. Tí ọba fi sùúrù gbé ọba ohun púpọ̀ bàjẹ́. Sùúrù tóbìnrin ni òní ni. Òun ló sun pé bẹ́ẹ̀ ni. Ó lè ṣeéṣe kọ́kọ́ ni ó fi gbọ̀run lọ.
0: Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni.
1: Ọlọ́run lọ́rẹ̀ ni ọkọ ni.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
1: Ilé wo lọkọ rẹ ọmọ ṣe títí tó fi rin lọ́rùn. Wọ gbèsè mo fọ bí mo fún wọn. Àmọ́ àwọn àgbà ti pẹ́ pa lọ́wọ́ náà. Obìnrin bí mo fi ni kò pé kọ́ mọ̀ pa ni. Kò sì bí mo fi ni kò pé kọ́ mọ̀ pa ni.
0: Àbí.
1: Àwọn nìyí. Àwọn nìyí. Ṣé ń pè mí? Ọmọ ń parẹ́ o. Ọmọ ń parẹ́ o. Wọ́n gbọ́dọ̀ dáríjì ọkàn obìnrin
0: yìí. Obìnrin àkọ́dájú obìnrin yìí.
1: Yóò dáríjì mi. Ọmọ ń parẹ́ kọ̀ mọ̀ ń parẹ́ yóò dáríjì mi. Ẹ yẹ kí lọ́sàn. Ọmọ kúrò o.
0: Àjẹni. Kò sí àwa wíńbẹ̀.
1: Bẹ́ẹ̀ ohun tó fà ní ni yóò dáríjì ni. Ọkọ ìjẹ tọ́ba tọ́ba tẹ̀ pinnu pé òun fẹ́ gbà padà àwọn òbí rẹ̀ ò ní gbà.
0: Òbí àwọn òbí ọkọ ò ní gbà.
1: Àwọn òbí ọkọ ò ní gbà. Ṣùgbọ́n ti gbé ìpọ́jú fún wọn níjọ́ kínní àná. Bẹ́ẹ̀ni kí táná mọ iṣẹ́ tí ọ̀bẹ ń ṣe. Ọlọ́run lọ́ra ẹ̀mí ọkùnrin ni.
0: Àbí.
1: Kò sí ìwé tí ọkọ mọ̀ ṣe títí tó fi roku ikú sí. Kọ̀ dá amọ̀ pé kọ̀ dá àmọ́ ní ilé. Ní ìgbà àwọn ìyá wa àwọn bàbá wa mọ̀ ń sọ nù. Kí ní ilé tó tòrò sùúrù obìnrin pọ̀rọ̀pọ̀ jùlọ. Ṣé mo gbọ́ àwọn ọkùnrin àmọ̀ gbápá lókè pé àwa ló ń lé àwa la tó bẹ́ẹ̀. A sì tó bẹ́ẹ̀ lọ́wọ́ wọn. Torí ikú wa báyìí sí gíríbáyìí lọ́wọ́ àlọ́wọ́ àwọn obìnrin.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọlọ́run darí sí wa ni.
0: Àmì àmì àmì àmì.
1: Láti mú ìgbésẹ̀ tá a mọ̀ gbé. Ó sì yẹ ká mọ kíyèsí ìpè ìyàwó ta fẹ́ sínú ilé. Ń bo ló kúrò. Ìyá òun bi bàbá òun. Ẹ̀kọ́ òun ló gbà láti ní tuntun gbọ́dọ̀ wa. Gbogbo ìlú yẹ ká mọ fura sí. Ṣé mo gbé òde ìlú lọ gbogbo ẹ̀ lọ́bàjẹ́
0: bẹ́ẹ̀ni.
1: Ń gba àwọn bàbá wa àwọn onírìn rẹ̀ wọ́n gbé ìgbésẹ̀ rẹ̀ tí ọba tẹ̀ mọ́ ti ń bí tọ́ba jù ú fún wọn àlá wọn sọ fún un pé ń bẹ̀ ni wọn lọ́kọ. Òde iléèbó ti dé lónìí.
0: Kódà
1: ìgbà kú lónìí.
0: Wọ́n bá sọ fún un yóò takú yóò sọ pé kódà òun tó sọ yẹn ó tó kọ lóhun náà ló ṣe tó bá ṣe
1: tó bá sún títí tí ọba ṣe ṣe mọ́lọ́mọ́lé bàbá rẹ̀. Lóko ìkọ́gbọ́n ńlá ni ètò yìí. Ó bì yọ ọdún mọ́ mi pé àwọn ọmọ ti rí sọ́bìnrin méjì kéti dá sí. Ìpé àwọn ọmọ sọ̀rọ̀ òkú ọmọ fúnra wọn lẹ́kọ̀ọ́. Òde òní ó gba sùúrù gidigidi lónìí. Pàtàkì fún àwọn ọmọ atabi lónìí. Mo dúró ń bẹ̀ ní.
0: Ẹ ṣeun bàbá wa láwọn ètò ìrọ̀ akin yóò. Ọ̀dà àdúgbò fún bàbá wa gbogbo ẹ̀ tẹ́ bọ̀ 0-44-74-44 ọmọ rẹ̀ ti yín ọ̀dà olùrànkátẹ̀síwájú ọ̀tíyà.

0: Asọlọ́run ló ń so, Ọlọ́run ló ń se yìí. Adéwálé Ọlọ́run ló ń so, Ọlọ́run ló ń sọ̀rọ̀, ọba ló ń se yìí. Ọba rí ẹ̀tọ́ kó tó gbọ́lá lé ẹ lọ. Adéwálé bẹ́ẹ̀ náà ni ó máa ń ṣe wọn bá rán ẹ̀ ló ń jẹ́ o, iṣẹ́ Ọlọ́run ẹ̀ ló ń jẹ́ o. Ó ń fowó máa ra mẹ́ bí ẹ, ó ń fowó
1: mọ́. Halo, ẹ kúrò lẹ́wọ̀. Ẹ kúrò lẹ́wọ̀. Halo.
2: Ẹ
1: kálẹ̀ wọ. Àgbọ̀yìn. Halo. Right, àgbọ̀yìn. Àgbọ̀yìn ẹ tẹ̀síwájú. Kí lẹ rí? Ó jẹ́ pé ibi tẹ́ ẹ gbé àná ọ yẹ kí ẹ sún díẹ̀ ká lè gbọ́ yín dáadáa. Ẹ̀rọ yín náà kò jẹ́ kí a gbọ́ yín dáadáa. Halo. Halo. Bàbá ó jẹ́ pé wọ́n ní ìṣòro díẹ̀. À ń gbọ́ yín o bàbá wa. Bàbá wa láti ìlú Mọ̀nà, ó jẹ́ pé ìṣòro ń bẹ fún yín, àgbọ́ yín bàbá wa. Ẹ má bínú. Ó jẹ́ pé ibi tí ẹgbẹ́ wà náà ìṣòro ìmọ̀ bójò ń rọ̀ lọ́dọ̀. Àwọn sì ń wá òjò níbi àti ìrójò bàbá wa.

0: ẹnìkan bá ń bínú wo
1: ipa kọ́. Halo, ẹ kúrò lẹ́wọ́.
2: Halo, mo ní èrè ìlú ìmẹ̀lẹ́ nǹkan
1: tí bá bẹ̀rẹ̀. Ó dà ìsìn kódà à ń gbọ́ yín gan nígbẹ̀ yìí inú wa dùn gan ni. Ó dà bọ́bá à ń gbọ́ yín.
2: Láti mọ̀ náà ni.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ko fọke balẹ̀ ni suru ko ni suru si.
2: Bẹ́ẹ̀ni,
1: bẹ́ẹ̀ni. Ṣé ọkọ náà sì lẹ́yà ó lè wá bèrè pé kó gba ìyàwó náà padà. Èyí ni kò gbọ́dọ̀ jẹmọ́ èyí tí ẹ ń sọ̀rọ̀ sí yìí. Kódà àfẹ́kùnlani. Àwọn náà pápá àmì òkúlà àwọn náà jẹ́ o ṣùgbọ́n ọlọ́run kò jẹ́ kí ó yìnà síra wọn.
2: Bẹ́ẹ̀ni
1: bọ́bọ́ bẹ́ẹ̀ni.
2: Ọ̀dá
1: ẹ̀ṣẹ̀ bọ̀bọ̀ adúpẹ́ wo. Ọ̀wá láti adúpẹ́ fún olú abùkún yóò ayọ̀ ayọ̀ fún yóò zẹ́rẹ́ kàràkà sùn dí sá kàràkà tẹ̀rẹ̀ kàràkà tẹ̀rẹ̀ àwọn àtẹ̀síwájú.
0: Adéwálé ṣe òun ẹgbẹ́ ni ó ṣe òun gbogbo ẹ̀fẹ́gbẹ́ ó pa òun ẹ̀bùn. Adéwálé tó ṣe bí bàbá tó bí lọ́mọ tí ò ṣe bí bàbá ní.
1: Halo, ẹ kúrò lẹ́wọ̀. Halo.
2: Ayo, bẹ́ẹ̀ kí o.
1: Ẹ kúrò lẹ́wọ̀.
2: Ẹ kú ìjọba méjì.
1: Ẹ ṣeun bọ́bọ́.
2: Gáskíà ni.
1: Gáskíà, àwọn àgbààgbà ni. A kú ìlú o.
2: Gbogbo ẹ̀yẹ́ ẹ̀sọ́ sí gbogbo gbogbo ẹ̀. Mẹ kò sí ilẹ̀ bí tòbí lè ní. Àkórí ìgbà padà mọ́.
1: Ní ti nìyẹn.
2: Tòmí nìyẹn, èyí tó gbú ọkọ̀ ẹ̀ lọ́gbà yẹn. Kò lè tètè. Bẹ́ ìjà yìí orí tọ̀nà ọ̀lọ̀ bẹ̀ ọ̀ dáadáa ni kó dájú.
1: Ẹ fẹ́ kó dájú ṣùgbọ́n ẹ rò wípé ọkọ̀ kò tún lè gbọ́dọ̀ gbà á mọ́.
2: Ó kò gbọ́dọ̀ gbà ní tọ̀hún mọ́ kó bá gbà padà ìṣe bí nǹkan àdáni lè fi. Kò tẹ́ gbọ́ ẹ̀ mo ní sọ fí àmì.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Adúpẹ́ o, ẹ sì kó àfẹ́kù o.
2: Sáré.
1: Ẹ bá bá wa òkú ibẹ̀ sẹ́nu Paul nílùú Bìtẹ̀rù ọ̀hún, wọ́n jáde láyé ní ọjọ́ tiẹ̀ ná.
2: Ògbọ́.
1: Bàbá wa òkú ibẹ̀ sẹ́nu Paul ní Bìtẹ̀rù. Wọ́n jáde láyé, wọ́n kú ní ọjọ́ àná nìyẹn. Lánàá.
2: Nkọ̀gbọ́.
1: Ẹ̀wọ̀n náà ni mò ń sọ fún yín, àwa náà pàápàá bí wọ́n ṣe sọ fún wa ní ọjọ́ tí ó ń lọ fún ká sọ fún àwọn èèyàn.
2: Ọlọ́run
1: àmì. Ẹ ṣeun. Adúpẹ́.

0: Alo, ẹ kúrò lẹ́wọ̀.
1: Ẹ ẹ kúrò lẹ́dọ̀ dáre.
0: Adúpẹ́ bàbá.
1: Èmi àfa Wàsíù náà ni mo tó padà wá.
0: O da àfa Wàsíù, o da.
1: Bàbá mi, ọ̀rọ̀ tí bàbá mi tí wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan kí bàbá tó pè lẹ́ẹ̀kan yìí tó pè. Ìyẹn ni mo rọra gbọ́. Ẹ mọ̀ láyé yìí kí Ọlọ́run ọba Olódùmarè kọ́ sànú wa ni.
0: Àmì.
1: Ṣé yìí ó ní agbára ju ikú lọ. Ẹ sì wá rí ẹ rí kò sẹ́ni tí ò lè tàṣìṣe láyé.
0: Bẹ́ẹ̀ ni.
1: Mistake ọlọ́gà. Mistake ọlọ́gà. Irú nǹkan tọkọ yẹn náà ṣe fún arábìnrin yẹn. Wàláìlà ni ọkọ ọba tó ní Mikele rí ẹsẹ̀ ńlá burúkú gbà ni.
0: Àbí.
1: Kò gbójú mi rárá rárá ẹsẹ̀ ńlá burúkú ni. Nínú rúùmù ibi tí wọ́n jọ ń gbé pẹ̀lú ìyàwó rẹ̀ matrimonial room yẹn lórí bẹ́ẹ̀dì wọn kọ máa gbé àlèwà bẹ̀ yẹn hábà ounga ọ̀pọ̀ ìyàwó rẹ̀ lẹ́nà àwọn.
0: Ó burú.
1: Ó burú já ọkọ̀ já yìí náà. Fún ìgbónára tí obìnrin yẹn gbónára tó ti dá sàríà irú sàríà bẹ́ẹ̀ yẹn. Fún ẹkẹ mọ̀ ife kì í ṣe ọkọ rẹ̀ ló ní inú bí kọ já yìí ni kọ̀ tó lè ṣe kò lágbára tó lè fi na ọkọ rẹ̀. Báwo kí ti sàríà tí mo lè dá fún ọkọ yẹn tó fi ṣe nǹkan tó ṣe yẹn. Ṣùgbọ́n nǹkan tó ṣe yẹn kì í ṣe pé mo fi báàkì lẹ́yìn rẹ̀ sí nǹkan tó ṣe da o. Nǹkan tó ṣe ọ̀dà ìlẹ́gẹ̀ẹ́ mo mọ̀ pé kò da. Ìgbà tóun náà ti mọ̀ yín pé ó ti rí aláàbí pé nǹkan tóun ṣe ọ̀dà. Ó ti mọ̀ yín pé ó ti kábàámọ̀ lórí rẹ̀. Tó o bẹ̀ ti mọ ẹ̀bí rẹ̀ lẹ́bi nìyẹn. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn kì í yí nìyẹn tí mo fi sọ wípé níwọ̀nba ìgbà tó jẹ́ pé ó ti lọ jìyà ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ni kò lérò pé òun lè jìyà rẹ̀ tẹ́lẹ̀. Ọlọ́run sì ti gbèjà rẹ̀ jà tọ́lọ́run sì ti dá sàríà fún àwọn méjèèjì tó jẹ́ pé ni wọ́n dìmọ̀ rẹ̀. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn kóun náà fọwọ́wọ́nú kó ṣàforíjì fún wọn. Tó bá ṣàforíjì fún wọn tán ó tọ ọkọ rẹ̀ lọ gẹ́gẹ́ bí ìyàwó àti máa bí ọkọ kó lọ bí ọkọ rẹ̀ iṣẹ́ ọkọ mi. Yárí jì ní gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣe fún ẹ sí ọ̀dà. Torí pé ni wọ́n ní okú tẹ́lẹ̀ ni káàzú mi pé okú tẹ́lẹ̀ ni. Ibi ni mo ti fẹ́ rí láti fi tọrọ àforíjì ẹ̀ṣẹ̀. Ìgbé ní wọ̀nba ìgbà tí Ọlọ́run ti dá ìlú ẹ̀ sí tó o tíì kú. Àláyé tó wà láàyè tí èmi náà sì lọ ọmọ tí mo bọ̀ kí ni ọ̀pọ̀ ọmọdé tí mo bọ̀ láàyè. Ìyẹ́ ìdí yẹn tí mo fi tọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀ sáré jìnnì. Tó bá tọrọ àforíjì lọ́dọ̀ ọkọ̀ yẹn tí ọkọ̀ yẹn náà tó bá jẹ́ nípa tó bá lọ́pọ̀lọ́ tó bá ní ìrònú tó bá ní àròjinlẹ̀.
0: Aláwọ̀
1: Dáríjì kò sọ pé mo dáríjì ẹ̀. Sọ pé wọ́n ti máa bá eré ìfẹ́ wọn lọ. Ọmọ mẹ́rin ti kú ẹni pé kí la bí náà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹyin náà ọmọ mọ́rin 1 2 3 4 mẹ́rin tán haba ó yẹ ká wú o náà. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò sí ẹ̀ṣẹ̀ tí ń bẹ láyé tí ò ní àforíjì. Fún ọ̀bá ìgbà tó ṣe ń taba ṣe ọlọ́run tọ́lọ́run ti dáríjì wa. Ẹ̀jẹ̀ ni kí àwa gbé ọmọ ẹ̀dá láàrin ara ìyá wa ni wọ́n jẹ́ nítorí tí àwọn ni wọ́n bí wa. Nítòótọ́ ọlọ́run kẹ̀ fún wa ṣe olórí lórí
0: wọn. Bẹ́ẹ̀ni.
1: Síbẹ̀síbẹ̀ náà nǹkan tó wà ń bẹ̀rẹ̀ ṣe ni kí wọ́n gbọ́ra wọn yé kí wọ́n dárí jẹra wọn. Kí wọ́n ti padà lọ́wọ́ ara wọn.
0: Àdúpẹ́ bẹ́ẹ̀
1: lọ. Ọlọ́run gbàdúrà wa.
0: Àmì o ẹ ṣe bàbá Àdúpẹ́. Ọ̀dà o àlàáfíà fún yín. Adúpẹ́ fún bàbá wa Alfa wa Wàsíù Akin kódà ọ̀rọ̀ pàtàkì nìyẹn gbéjáde ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan lọ́mọ bí ó ṣe ní ọkàn ìfẹ́ bí ó ṣe ní ọkàn sí ọlọ́run tó nítorí pé ẹni ọlọ́run ni ẹ̀yìn ṣe ẹ̀mọ̀ pé ọlọ́run ti rẹ̀ àti àwa náà ń ṣe ju èyí lọ tó jẹ́ pé síbẹ̀ ọlọ́run dáríjì wa kí ni ti àwọn arábìnrin ṣe ṣùgbọ́n èrò wa ni pé obìnrin kò ní fìṣe rẹ̀ sílẹ̀ ǹjẹ́ ká fi lé ọlọ́run àkọ̀nìkọ̀ ẹ pé kí ẹ lọ kẹ́ lọ sí pé àbí kẹ́ sọ pé kẹ́ lọ kẹ́ gbà á ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn àgbààgbà ẹ sọ pé àwọn amòye àwọn tí wọ́n ní wọ́n lọ́pọ̀lọ́ kí wọ́n fún yín ní ìmọ̀ràn wọ́n sì ti sọ ohun tí ó ṣe pàtàkì ǹjẹ́ èyí tó ṣe pàtàkì ẹ di èyí tí ó dára kẹ́ dì í mú ẹ sì jẹ́ àǹfààní rẹ̀. Gbogbo ẹ tí wàá mú kí n lẹ́ka sí ǹjẹ́ láti rántí fún ikú bàbá wa ti òkun ètò àgúnlẹ̀ sí a ò nílò lórí ikú àlọ́lọ́rọ̀ ààbò àti agbára tó lọ́wọ́ kó wà pẹ̀lú yín gbogbo ẹ̀jẹ̀ pẹ̀lú olùwàbòkun yẹ̀ bí tí ẹ yàn láti fi ṣe yìí ọlọ́run àfi ọ̀pọ̀ rọ́pò mọ́ kí n pé láyọ̀ ní ọdún pàdé ọjọ́ ọ̀la ó dìgbà.
2: ayé mi dáadáa ẹ fọwọ́ wọnú mo sì ń bọ́ wá o mò ń yálé kíní ọ̀la ya o ẹ̀yìn lẹ́ni mi o wọn tó bẹ̀ níwájú yìí wọn sáàkọ̀ torí pé bẹ́yìn bá ń bẹ̀ làwa ń bẹ̀ o bẹ́yìn ò bá sí mọ́ àwa gan ò sí o. ọ̀la ìyá ni wọ́n jẹ́ kí wọ́n ní ẹ̀rí ti bàbá. bàbá mi ní lójú ọ̀rọ̀kú bábẹ́ ìdíwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. ṣíọmọ ní akwara unit national ẹgbẹ́ olówó of national progress àwọn ọmọ akínsọ̀lọ́lá àti kòmíà lóyún kéwú أو ما مسمى يوم ولو وليس بك ما سدورا خيل جوجمو هم البدو ما بجل جالمي اتريو ويا جانو قادا عيشو ونكولي وجهو تنكولو كوازوكو قولي داو